0: mèo kí wàchùn wíwàdó wáyé wá.
1: Woodman Lekenda yẹ capable, we believe you can.
2: Sukari.
3: Presenza.
2: Mọ̀họ́.
1: Presenza.
2: Sabunkie.
1: Adunikan.
2: Gumboot. Moranka. Nínú ẹyọ tí ẹ máa bẹ̀.
1: Oya, wọ́n ti pọ̀ ń dukan.
2: Idukan Pautor Tara Systems. WhatsApp Moranka. Sabun. Mordek. Mordem. Bucket. Biscuit.
4: Ina mara mo gbogbo àwọn mìíràn rẹ̀ jà. Màjánu bẹ́ẹ̀ wáyé. Jewish. Wáyé máa bad bad spirit. Ní bẹ́ẹ̀ ni kò wí ni. Tara Systems and Sons Enterprise. Ní ìlú mọ́nà nǹkan ẹ̀bọ́n ni máa bad bad. James Pancho Kimon Juju Nongbotra. Kijami Juju Medukan. Ìmúi Tara Systems and Sons. Kò ní ìlú mọ́nà ní retail kí wholesale. Tara Systems and Sons. Wọ́n wẹ́ kó wí ni dúdú yìí lọ pàdé máa bọ̀ wájẹ́. Bẹ́ẹ̀ni wà járe wẹ́l mẹ́ auction kì kọ́mẹ́. Bẹ́ẹ̀ni Chawari wẹ́yẹ wẹ́l wẹ́lẹ̀ wẹ́l mẹ́ yìí lọ dùnlọ́ ẹ̀ wẹ́n. Nàn Tara Systems and Sons. Ìyúwa ìkọ́mà Kej Road. Òbí máa bí máa kí office pa HMK. Lọ jọ́kì office pa Makome Bus Company. Ìpàdé Town Council. Kúnyẹ́ mọ́ bọ̀ ọ̀nà chìkì nàmbà jẹ́ra bí ẹ̀rọ bọ̀ọ̀rọ̀ rẹ̀ o. Àdẹ́ka bí chẹ́la rẹ̀ o. Àbíjà bíjà tẹ̀.
5: Tara. Mass Computer Solution Limited. Má di ìyúwa ìkọ́mà Kej Road. Tẹ̀lé kí Hollywood Fab Stage. Kí office pa HMK Bus Company. Pàtẹ́ kí Supro ní SYP. Bọ́sà fún mi. Wedding cards, dress cards, receipt books, invoice, delivery now, calendar, plastic IDs, banners, brochures, certificate, madam, grand, name, moya, where, unknown, keep a year, football, joke, kill the podcast, watch, pilot, team, teach